0: lórí ẹ̀tọ́ ọ̀hún láti láǹfààní láti dunú síra wa tájọ dọ̀wẹ́kẹ́ tájìjọ ti dunú sáráyá lórí ẹ̀tọ́ wà ń bẹ̀ bákan náà níbẹ̀ láti dára wa lágbálẹ̀ sátúnjọ bóra wa lẹ́gbàrọ̀ tóórótó ètò wà ń bẹ̀ ni ó máa wáyé ní gbogbo ọjọ́ ìsinmi sunday ní déédé aago mẹ́jọ sí mẹ́sàn-án alẹ́ ètò wà ń bẹ̀ kò ṣe é miss ẹ mọ́ miss yẹ.
1: Ó wà ń bẹ̀ lẹ́tọ̀ ètò ló wà ń bẹ̀.

kale ni bide ti nla nfani ati mo gbo wonu mi la sale ti ni mu ki kabo sori eto mu ki sori afefe mu ki sori ikoni yi wa Zobia 93.7 FM to se be to kale si ilu onicha onu le ti nla nfani ati mo gbo wonu mi la sale ti ni mi ki bi ti wo ba wa to tin gbo mi mu ki o kabo sori eto mu ki o ku kale pe e kabo sori eto la sale ti ni tori olorun ba mi ledun mari oba alarabi to se be to se wa lo to tun se wa bo titi de akoko ta wa yi titi de bi ago ta wa yi mo ki wa pe eku ojo meta eku ojo mewa eku ogunjo mo se be mo ki o kabo sori eto mo kokunrin mo ki obirin mo ki mode mo ki agba mo kokunrin mo ki obirin mo ki kukuru ile mo ki gugun mo se be mo ki gbogbo wa ni towo towo mo ki wa ni tosho tosho mo ki wa kabo sori eto la sale teni eni ti mba ki ko se be ko mo fi se binu ko fi se be ko fi ya mi lori eto la sale teni tori mo wole mo kago mo se be mo wole mo ki gbogbo wa ki mo ba sikini ki mo be deran mo so olayinka wo la bile mi nje atokun eto fun sa ta wa yi otun ba sa fun gbogbo radio mo ki wa pe e kabo sori eto la sale teni iyero kin omo lo fa mojo le mi nje o ma bi sojoko ijako ijako to ja lo fa lojo si ololo mi loju ta lo se oloso je bi lala o si soju poro ninu oko iba wa soju oloko iba se kini bari owe on iba se oju oloko iba se kini iba la won o ki o kabo sori eto le kan si tori pe se be o tojo me edugun ta ti lanfani ati meto iwa si oju igbo yin mo si se be mo ki wa ku opin sin ose ta wa yi asiku a ipari osu to se be to nlo ni akoko ta wa yi awon to se be to ni je onise ijoba onise osu ati mo pe akoko ta wa ose ta wa yi ose to se be ti kaluko mo yoju fonu re wo ni te mo wo pe o da iwo lo wole to ba don tuntun yo wo ju fonu re wo pe message iwo lo wole ti o ba se message le ti o re ti o iwo tun la won ile tun gbede yi awon to se be to ni sowo to se be agunu gbagbo pe eyin o tun mo woju wo pe awon ni so usu awon no se kini won mu nkan wa soja lati wa raja awon no wa ba yin ran tenta olorun ba mi le dun mari ko ku ni fije kaluku wa ko ni se be ko ni fi sibi to nira ni bele yi na mo sin so fun wa pe lori eto la sale teni a mo nambe a mo foju wo le to pataki ata mo foju wo la sale teni keke bi e ti mo pe akoko wa ti o n se be ti o po la akoko yi àmọ́ níwọ̀n bá àkókò péré títa ní àmọ́ fojú wo ọ̀rọ̀ tó ṣe bẹ́ẹ̀ tó ṣojú ní sùnùkùn yìí tó ṣe é ṣe tó rí pé ó ní ìkan nínú àwọn ọmọ ìyá wa tó fi ọ̀rọ̀ ọ̀hún tó ṣe bẹ́ẹ̀ tó fi tómi létí léléyìí tí ì ní ṣe bẹ́ẹ̀ tí ì ní dárúkọ rẹ̀ lórí afẹ́fẹ́ tóró tún ṣe bẹ́ẹ̀ ó ní àwọn mọ̀lẹ́bí tó ṣe é ṣe táwọn náà ń gbọ́ ètò yìí táwọn náà wà ní agbègbè tá a wà yìí gẹ́gẹ́ bẹ́ ti mọ̀ pé iléeṣẹ́ rédíò wa yìí ó ṣe bẹ́ẹ̀ ó là káàkiri ó ṣe bẹ́ẹ̀ ó lọ sí ojúlé ó lọ sọ́sẹ̀ kùkú ó sì ṣe bẹ́ẹ̀ ó ná gbòòrò tó ṣe bẹ́ẹ̀ tọ́lọ́run bá mi lédùn máa rí ń ṣe bẹ́ẹ̀ tó ń gbà fún wa àmọ́ ni ní ṣe bẹ́ẹ̀ ìní dárúkọ ẹni tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ láṣálẹ̀ tèní àmọ́ ó ní ọ̀rọ̀ tó ń ṣe bẹ́ẹ̀ tó fi tómi létí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé bí àwòṣe tàwa náà ni ká lọ sí gbàrà ká lọ sí gbòòrò ká ṣe bẹ́ẹ̀ ká nẹ́sẹ̀ kùkú ká sì ṣe bẹ́ẹ̀ ká sì ṣe bẹ́ẹ̀ ká mú ròyìn wá fún yín ká sì ṣe bẹ́ẹ̀ ká fojú wo ká ṣe ká fi etí gbọ́ ìyàwó ọ̀rọ̀ ká sì ṣe bẹ́ẹ̀ ká kẹ́kọ̀ọ́ ká kọ́gbọ́n nínú rẹ̀ gẹ́gẹ́